ẹ̀tù ò bọ́nù abanalẹ̀ nù flagbẹ̀ ọ gègé jí ọ kótó pọ́n kòkó mtn nana wẹ̀ wàsápù tiktok kótó fẹsibúùkù pọ̀ gbàǹjo nù àyíkọ́ gbẹ́gbẹ́ àdókò àfihàn yín kúrò ìjìbá làbọ̀ bí.